ayé fún. Ẹ mọ̀ pé ilé ayé lálé ìbá. Ayé àlé àbá, ayé àìlè mú. Ayé àlé àbá àmú, ayé àìlè fi ṣohunkóhun. Ilé ayé kìkì àdìtú, ibi tí ò yé yàn. Ó ṣe ọmọ èèyàn fọ́ lójú inú ẹ̀dá ògbọ́n tán, olójú méjì tí ò mọ ibi tó ń lọ. Ọ̀pọ̀ ẹ̀dá ló ń bẹ nígbèkùn ẹ̀dá tó délé ayé tó ń gbẹ́sẹ̀ lódò òdì. Bẹ́ẹ̀ bá bá gbàmọ̀ràn tó lè ṣe láǹfààní, irọ́ ni kò ní tẹ̀lé. Irọ́ ni kò ní tẹ̀lé. Ẹni ìgbésí ayé ẹ̀ bá dorí kodò ìgbàmọ̀ràn.

Àpáráyé ní dẹranko lọ́gànjọ́, ọmọ aráyé ní dodo láàdì. Ó ṣe ọkọ̀ tí ò bá kúkú ní bẹ́tú.

ọjọ́ tó bá tẹ́dún níyàn tí ò yanu bóyá ṣe oníṣẹ́ ló ń ṣe é jẹun ìbá dáa kó tàn dí ọ̀rọ̀ wò bóyá ilé ló wà níbẹ̀.

wọn ò mọ̀ pé bẹ́ẹ̀yàn bá fẹ́ pe kọ́bọ̀ yóò fètè lura wọn àpèforísọ̀ kó lẹ́gbẹ̀ẹ́dọ́gbọ̀n. Fọ́mọ èèyàn tó dáwọ́ léṣẹ́ kó borí ẹ̀ léèrè náà ẹni orí bá ti lẹ́yìn oore ńlá ni. Orí ní jẹ́ kí èèyàn ó ṣiṣẹ́ àkọlẹ́yàn. Èèyàn tó bá mórí alákàrà wáyé bó bá rúgbà lápá irọ́ ló ń pa. Èèyàn tá a rán níṣẹ́ àgbẹ̀ tó yé sota ìmọ̀rùn. Iṣẹ́ tọ́mọ èèyàn bá ṣe lọ́dún mẹ́wàá tó ń pọ́n láṣọ tí ò kéré wálé.

tó bá ti ríràwọ̀ ẹ̀dá ewu ńlá wà níbẹ̀. Bó bá sọmọ tí ò ní níláárí láyé abínú ẹni ò ní yà sí. Kí ni wọ́n fẹ́ fọmọ tó fẹ́ wáyé asán ṣe? Bẹ́ẹ̀ ni kò sì ní séwu lọ́jọ́ ìkúnlẹ̀.

àríbáṣá láàbò fún ló lè gúnlẹ̀ láyọ̀. Ìrìn àjò ńlá ni bọ́mọ èèyàn bá pọ̀ wálé ayé láti ìlú ọ̀run. Bá a bá bímọ tuntun sáyé ọpẹ́ ni bá bínú ẹni ò bá fi jàm̀bá ṣoyún rẹ̀ nígùn. Èèyàn lé báwọn òṣìkà ò bá rọrú ṣe ní jàm̀bá mọ́ ọjọ́ ìkólẹ̀ abiyamọ ló léwu. Àwọn tó ti mọ̀nà tọ́mọ ó gbà wáyé wọ́n lé rí dọjọ́ ọ̀kúnlẹ̀. Àtọmọ àtìyáwá dé agbede méjì àgbà láàyè àti tọrun. Ibi wọn bá wá já sí lọ́wọ́ orí wọn ni. Bí bàbá ọmọ ò bá ṣáájò látẹ̀yìn wá ó wá kú kó ṣàbámọ̀. Ọ̀tá lè tilẹ̀kùn ọ̀nà tọ́mọ.

abiamọ ìbá ti gbọ́mọ ló ṣìkà lọ́wọ́ báráyé bá ń bá ní gbárò bóyẹ̀ wò. Bọ́mọ èèyàn bá bímọ lẹ̀ tán ogun ayé ò tí ì pin lórí ọmọ. Abiamọ tó bá káwọ́ gbéra ajẹ́ wípé wọ́n ń ṣera wọn ni. Àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ tí bójúmọ́mọ lọ́gànjọ́ ẹran ti pé wọn ò tí ì sùn.

gbógun. Bó wẹ̀ wù mí má rebi iṣẹ́ òòjọ́, o tún dáràn lọ́wọ́ èèyàn. Wọ́n lè bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ sí ọlá ìṣẹ̀wọ̀n.

bó ṣe kú fún wàhálà. Ẹni ẹjọ́ pàdé níbi iṣẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀tá tí mo kú kúrà lọ́wọ́ àwọn abínú ẹni. Ọ̀tá alé òjẹ́ oṣù jẹ́jẹ́ ti fi iṣẹ́ tó ní kò sáàyè. Bẹ́ẹ̀ni oṣù ní gbowó ti ẹ̀ mọ́ tiẹ̀, iṣẹ́ oúnjẹ ni kó wájọ ń ṣe. Ó fẹ́ kó oúnjẹ ó bọ́ lọ́wọ́ rẹ, kò sì jẹ́ fòkèlè tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ sílẹ̀. Bó o jó níṣẹ́ oṣù, bó o jó níṣòwò déédéé ló

fi mú ṣọ́ọ̀pù gbé wọ́n ẹjọ́ ọ̀rẹ́ dọ̀dọ̀ babaláwo. Àwọn òṣìkà ẹ̀dá tún torí ìrẹdì kó bẹ́rẹ́ wọ́n fẹ́ kó kú láìtásìkò. Àṣé bá a ti lóyún ẹ̀dá la ti ní wàhálà mọ́yún gẹ́lẹ́ bá a ti dọ́lá tán la dérin gbàrà tá a ti dá yẹn tán la ti dá wàhálà. Ẹyẹ àkókò palédà ó sáfárá yé aráyé tó tọpasẹ̀ léwò igi nílé ẹyẹ. Eku ẹ̀mí ò jẹ́sunlé àná ọmọ aráyé náà ló bẹ̀rù. Káfẹ́fẹ́ bá wọ́gi bí ò bá ṣe wó ṣebí káfẹ́fẹ́ ó padà lẹ́yìn igi ló dára. Bó bá ṣẹni ayé dójú lé irọ́ ni àwọn èèyàn táyé wọn ò ní.

lọ. Ẹni Èdùmọ̀dé ti sàlẹ̀ ṣàkótó wáyé, wọ́n fẹ́ pa kádàrá ẹ̀dà. Bí wọn ò bá kúkú parọ́ má dájú mọ̀ bóyá kò ní lówó, ó fi jọ ànábì kan ni. Ẹ jẹ́ ká ṣe bí ó máa sáré ká, ibi ẹ bá tún rí ẹ kí gbé lọ. Ẹni ẹ bùkù tó lúwa ń bùkún lọ kọ àzìmọ́ wù.

mo foju kan gale aya to sese fe mo sa uda fọlọrun oba to da mi mo ro mo pupa bi ede omo to gba fe koja egun eyan ti pupa loju mi amọ ti gale ya sara oto eyin moro kini ti mo ba fe ru e lobirin n ba ti tan le sile mo nitori o re wa loju mi pupa roro o ti tona oge oluwa mi sova time nibi to gbe n seda e mọ́ra edumare ló ran danjuma lọ́wọ́ ọmọ haruna ń gbòòrò sí lọ́jọ́ gbogbo ni ó bínú sáṣe bi tán wọ́n ń sunkún kiri ó kọyìn sọ́nà tẹ̀ wọ́n ń ṣe yéèyé èmi rílé sinimá tó kàyéfì pátápátá wọ́n nílé sinimá bàbá àbíbátù ni ó pin mirin ó lé góńgó ó kọ sísọ kò ṣeé sọ fún yàn àfi èèyàn tó bá mójú ara rẹ̀ débẹ̀ ilé sinimá tó tutù dódó nọmba 2 òpópó markers níwájú pópó ìpájà gègé ẹ wo ara ọ̀tọ̀ tí danjuma fi owó dá sílẹ̀ ńbẹ̀ pọ́jà yín bá dé láti ilẹ̀ òkèèrè kó lè yanjú danjuma ni ẹ lọ wí fún kó bá yín gba ẹrù láì nira bẹ́ẹ̀ fẹ́ fẹrù ránṣẹ́ lọ sílẹ̀ òkèèrè kẹ́ ẹ wí fún danjuma kó ṣètò ọ̀rọ̀ ibi iṣẹ́ tí wọ́n kì í ṣonífàyàwọ́ wọ́n ti gbàwé ìjọba fúnṣẹ́ wọn mègídá ni danjuma lọ́jọ́ kọjọ́ ẹ lọ jòkúlẹ̀ ẹ̀yin èèyàn tí ń fẹ́ ti danjuma ẹ ní sánkú ẹ máa sàmí àṣẹ ẹ ní ta mọ́tò ra kẹ̀kẹ́ ẹ máa sàmí ọ̀rọ̀ ẹ ní ta mọ́tò ra kẹ̀kẹ́ ẹ máa sàmí àṣẹ ẹ ní kú láéláé ṣùgbọ́n ẹ máa yà fọ́kọ̀ọ́.